ọ̀rọ̀ náà nù ẹ̀yàn lẹ́gbẹ́ wa. Ẹ jẹ́ kí níbàdẹ́ ò tẹ́ra ẹni mọ̀ ń wí. Ẹni bá kọ lẹ́tà sábùkù nílé orin tiwa. Etí ẹ̀ á gbọ́kùn gbákùn gbé ọ̀rọ̀ jẹ́ ń dẹ tó wu obìnrin.